0: sọ nínú ìwé second Corinthians chapter 10 Corinthians kejì orí kẹwa ẹgbọn tó sọ ní ẹsẹ ìkarùn ó ní àwa ń sọ gbogbo èrò kalẹ àwọn èrò kan bẹ tó gbọdọ sọ kalẹ o ti ń afẹ tiẹ ẹnìkan bí bo mo ti ń fìlì ẹ o ti ń fìlì ẹ bó o ṣe ń ṣe ìwọ ti jẹ kí n mọ pé nǹkan ń dọgbọn sí ọ nínú ọkàn tí ìsọ jáde ni abala àkọkọ tí èsù mọ gbógun tì ní ńlọjẹ fẹ lo iyọ à ń di gbogbo èrò kérò wà á dè ní ìgbèkùn you will bind them casting down every imagination that may want to exalt themselves to the knowledge of Christ bíbélì wa ni ká di gbogbo wọn ní ìgbèkùn ká dojú ìjà kọ wọn ká gbógun tì mọ̀mọ́ ọya wá síbi rédíò sí àyà rẹ náwó méjèèjì síwájú wá ti àyà rẹ jáde gbogbo èrò ìbí nínú rẹ èrò tí ń jí oronú pé wà lásídẹ́ǹtì èrò tí ń jí oronú pé iṣẹ́ ìwọ́ jẹ gbèsè èrò tó ń jí oronú pọ́ ìjẹjẹ́ mọ̀sà ní ti ń jáwọn kan sọ̀sọ̀kúsọ lórí rédíò tàbí lórí facebook àti lórí tú èrò kérò lé tó bá ti wọ ọmọ bọ́ pásítọ̀ yìí ọ̀run àpáàdì nílọ inú ti ẹ lo ti ń rèrò kérò wòlíì ti ń dún ìjọba ọ̀run mọ̀ ń lọ èrò inú mi òní jésù fi sọ abájọ ó ní èrò mi kì í ṣe èròyìn ẹ̀sà tó o bá sọ́ra ọ sọ lóòótọ́ ọ sọ di èké ọ sọ ẹni tó lè ràn lọ́wọ́ dọ̀tá èrò ni tẹ bá rẹ ti ń ṣe gángangan inú èrò ló ti bẹ̀rẹ̀ kinní kan ni ó sọ sí wọn lọ́kàn pé bú ẹkún ìwọ náà bá bú ẹkún èrò burúkú nínú ẹ bó o ṣe kọ àyà sí mi iná gbàdánù jáde lára wọn a lo iyọ o that is the first class the class of evil thoughts the class of negative thoughts the class of thought of fear thought of depression our migrate lọ sí second kí ni class ẹlẹ́ẹ̀kejì jẹ́ báyìí pé wọ́n parí yẹn demonic attack èsù ní bẹ nídìí ẹ̀ awa tún attack yẹ he will now attack your emotion tó bá ti kúrò ní èrò ọkàn á bọ́ sí inú emotion rẹ béèyàn ṣe máa nípa béèyàn ṣe máa kópa ìkópa èèyàn ni n tí máa jẹ́yìn ó sunkún ìkópa ni n tí máa jẹ́yìn ọ̀rẹ́ rìn n tó lè jẹ́ kéèyàn ó dunnú n tó lè jẹ́ kéèyàn ó níbànújẹ́ ní kété tó bá ti parí èrò á wá sọ fún subconscious mind yẹ pé ọ̀yà bu ẹkún à ń kí wọn náà tó mọ̀ ọba máa sunkún ìyẹn nìkan kan suddenly you will just have sadness inú yóò kàn bàjẹ́ láti inú wá suddenly you will begin to feel nothing and empty wà bẹ̀rẹ̀ sí fíìlì pé o wà lófo pé kò sí nǹkan kan tó ọjà mọ́ èrò ló di emotion yẹn á wá jẹ́ kó ọmọ sunkún tẹ́ ẹ bá pàdé ẹlòmíì á kàn tẹ́rí bàbá yìí ìgbà tí ọba lajú ojú ẹ ó ti pọ́n bí ẹ̀jẹ̀ tẹ́ ẹ bá bí pé kí n ló mu yóò ní tiẹ̀ mọ́ inú òun kan bàjẹ́ náà ni iyọ̀ láìṣiṣẹ́ yẹn because tẹ ẹ bá rí tẹlòmíì kan ṣàdédé dùn gángangan kìí ṣe bí gángangan ló ti bẹ̀rẹ̀ o àtáàkì lórí emotion lórí tọ́ọ̀tì ni á gba pẹlẹbi àdúrà báyìí nígbà tá a bá dé orí facebook tá a bá dé church lónìí aago mẹ́jọ àbọ̀ mọ́ mi mo mọ̀ọ́mọ̀ invite ẹ sórí ẹni tí ọba ní ẹ̀mí ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ máa ń dákùn nígbà tí gbogbo àwọn yòókù bá lọ sùkúl èrò búkú àsì wá tẹ bá láwọn tí máa ń bá ọmọ sùn èrò ló ti bẹ̀rẹ̀ kó tó di action èèyàn sọ fún yẹn ni a máa gbégbèkúgbè wá a ní wo lọ bọ́mọ ìsùn yọ bẹ̀rẹ̀ sí ronú ẹ̀ báyìí ni ó ṣe ṣẹlẹ̀ kò ní fi ojú kejì pé tó ń bá bọ́ sọ́wọ́ òun lè sẹ̀wọ̀n ayérayé olórí burúkú lè sùn ẹ gbé ọwọ́ yẹn méjèèjì sókè ẹ̀kẹ́ gbogbo agbára tí ń dojú kọ mí ẹ̀yìn ẹ̀mí tẹ́ ń gbógun tì mí iná bọ́ọ̀lù ní báyìí kì í ṣe yẹn nìkan sà tó o bá rí you see those you have loved tí ẹ̀mí yẹn bá bẹ̀rẹ̀ ẹni tó fẹ́ràn lójijì ó sì bẹ̀rẹ̀ sí ní ìbànújẹ́ tàbí ìbínú sí ẹ̀mí kò ní ọmọ bínú ìbẹ̀rẹ̀ anybody inú ọmọ ṣàdédé wọ́ sùsùsù kíyàwó sì wo ọkọ rẹ̀ kó sì ní inú eyín ń bí mi sà kí ọkọ wo ìyàwó ẹ̀ pé ó ti sú mi tẹ bá wá bí kí lọ́ fà á kò ní rí nǹkan kan sọ ó ti ń ro mẹ́wàá nú kó tó di pé ọ bọ́ sí i kó tó bẹ̀rẹ̀ sí máa fi kó tó máa fi hùwà á bẹ̀rẹ̀ sí bọ́ sínú ìwà tó bá ti ń bọ́ sínú ìwà àlùjẹ̀nú yẹn ti ń ṣiṣẹ́ nìyẹn ẹ gbé ọwọ́ lórí ìwọ àtàlùjẹ̀nú tẹ́ ẹ jọ ń gbélé sẹ́yìn àfọ̀n iyọ̀ sínú ilé àfọ̀n sínú ilé máa sọ bí tẹ́ẹ̀ fi sí nígbà tá a bá dé chọ́ọ̀chì lónìí ó rí i pé ọjà rí agbéra
1: sporadically. Ila mana makapa haya. Gbogbo emi tin doju pa aye re ina jadanu. Bayi lo Oluwa wi e jabo lara won in the name of Jesus Christ. So ni kete ti an ba ti attack okan re iyen ni pe ero re won a bo sinu iwa ni kete ti an ba ti an ti segun iwa attack to tun ma reti oni body won ba doju ko ago ara re marun ni ti an ba ti le doju ko ago ara re nkan akoko to akoko bere si feel oni pe chronic pains ara riro jiji to le salaye o si mo logun ko si ni lo chronic fatigue si se ni gbogbo aye o kan suo o kan mo wo bayi sun le kan na yo po ni yen yo bo si mysterious illness awon aisan to le salaye tawon dokita gan ti won le ti won so e wo bi se graduate ibo. And not only that, I the migraine or even for abami insomnia or wole and the gun insomnia I lesu. Torego bukuti watele. Nibata babi ye wo. Ati obama palpitation. Yo mami ele bi any tui oti nin kami. O koma gasoke nyoma gasisale. Iye ni kanko. Abadly disi stomach disorder. Inu obama tun wobu bwonka obama si ole kana. Ibi ero buku lo si ti bere. Ah, eyin omo Olorun. Ibi ta won eyan ti ma wo werere. Ngba ti o ba su. Mo kede agbara buku tin si o tin yo lenu ninu bi to gbe yen ina mu. E gbe iyo dani momo. Daddy e mu iyo die. Mo de mo ma gbele ko fe daku. This is biblical weapon. A se bebe la ro yi. E lo mura. E koko wo mi na enikan ni ta ni ndu yi. Odekunle e papu yan ti ba mi pade lori Facebook. TikTok ati YouTube ni kete to ba bori e ti yen ba ti le abosi attack on your relationship emi yo ba ni oya bayi ni won gba to ti bosi body oya eni tin be layi ka oya bere si koju ija si wa ba bere si koju ija sa won tin be layi ka suddenly oko ati yawo ba bere si divo won ni soro nu le mo won ni soro odun kan lo ngbo ba ya won mo ranti e ja divorce. Bo logun re se bere in to la koja mama bo lo se di andagbe aisha bo le se leyawo kini te leyawo keji e mo pe nkan kan se inu ago nkan sele inu ago ara yin ki se gbogbo nkan ni aje o graduate de be ni loju ese there will be division where there was always a unity ibiti isokan ma wa ija o ba sele fighting where there is always a peace. Ibiti alafia man wa tele. Suddenly, your spouse. In any time, John Ferrari. Eba bere si ja. Lori inti o nidi. Two paste. Yoba daja ale. Ninu le. Eka notisye. 20 naira, 50 naira. Ti o ton kan. Iya woma kanra. Oko man kanra. Ewa joman sebi aje le kuku nule. E to wa bruju. Suddenly, your children begin to rebel. A woma ba bere si. I want no baman lesson, but one baman ling. Suddenly, your friend, I want no baton bere si dao, or your man dao. Suddenly, there is conflict. Ni bise, suddenly, there is conflict. Ni no church, church it oman lotinu e man du. One baton bogo tiyo. One baton yi, one baton bwenye, one man baja. One basa, is one yo, sap kombi church. Toro fè sisi ase pari, one fè mu otan yan yan yo. And conflict at every area. Ko wa se nto da mo iwo na ni da mo gbogbo nkan pa ko luku musu mama wa iyo die asiri kan mo fi ran yin eyin te mo tele comfort life mission e mo pe mi o ni mo lai koko si oju yin si awon kankan awon adua marun ta bi binu mi mo gba ti o ba si yato a je pe mi se woli olodun ta ba le tele gbogbo awon kan ti mo so yi o ri yato yato ti e wa ni woli olodun ni mi ki so ni abana lo olodun ti n gbadua mi and o wa mi to wa pari e number 5 there will be an attack on your finances. Loju ese so kan ni oye tafa si owo re. E tafa si eto inawo re, eto isuna re, e doju e kodo. Se wa releyi kan meni kan tin be loke o. Ai mo ye alagba, mo ye olowo tin sunkun abenu. Enikan bi ibo loju ese, ibi to tin gbase won ni fun se nbe mo. Ibi to tin sise, won kan fun ni termination appointment. Won ni terminate appointment ye. Ki se yen nikan business begin to fail. Or job abegasi fail. And a towa bruju, unexpected expenses come out. Or abegasi, awon wo to si se, be se to, to reti abaselule. E sabo le se bon ubesi. E buyo la wey. E buyo. A jo duo pa ni, isi meji ni, o si sinta vise, fire fire ni. Lo ju e se, bobo eto na wo, church yo babere si, ko luku musu. E ni kani se to se pastor ni. Da, da, da, da, da, da, emba le so kuni. Ni baba pari o ni yode, mwen da lo unta ye reba gbira, jo man wo. Ki wa se nye ni kan, a wan che ki bere si bans, e wame to buju. Gbogbo awon medical bill bere si pile up o ba bere si ri team nepa bill gbogbo bill o ba mo wole awa mo ri ilu awon e kan na lo gibe e mo pa mi iku ya jesu lo in total mo plan yen solution wa daddy olohun gbo gbogbo awon team fun yin ni se contractor yi won pada wa mi le gbe testimony tori oro kunu mi ki la wa se bawo la se loyo ti mo ni e mu wa iyen la wa ko si nigba ta ba de church asiri ni bibeli ni asiri oluwa nbe pelu awon to beru e emi na oni ti so yen bayi a pade ninu service ni ago mejo abo lati iwo rode ewo moto gbagi elevation wema e bere church olorun ojiji ni bi garage yen oni loju anu gbogbo eyan omo olorun nitori program ola kan ru ebo anu olorun sanu mi eyin te ni ida mewa kan so won da ida mewa yi mo fi ti program si waju ti aye mi si waju bi olorun ba fun ni agbara ma lo sori youtube nisin ma lo sori facebook nisin odekunle epafras lori youtube mo be ni ke ni church eyin wo gbogbo omo olorun ni ko rubo anu la ro yi mu ewu bo yen to ba se pe nti mo nko yi nitumo ti leyin sanja mewa re account number 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ogbe jade bi yan ba wole elu eleyi 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International ni ogbe jade First Bank niyan egbe owo saya mo pase gbogbo eyin te nfi wo bo lele aye oni mu o iyo re yo pada sise egbe iyo dani laaro ibe se nbo nu service eyin te travel eyin te ve travel mu passport yin na lowo because agba wole olohun kan lalejo ti won mo so tele lati ilu america ni aro yi lagbara eni to laye atorun gbogbo eyin omo ti won bi loni je so tele se aye re wa yi je ni aye to nba lo eyin te mark wedding anniversary ati birthday yin e tayo ibukun ko se leyin lori in Jesus name Nigeria mo po si mo gbi le si King kan sanmo na fun wa ni Nigeria in Jesus name it is well with you saying some kan injo je mo pa won tin ri ti won se won mo tun ri se e wo gbogbo eyan omo lohun fe send the testimony e lo number ejo loud ko neat 080 88 71 65 66 e send the message ire atanu ko ba yin you are blessed it is well with you
2: We are the Beat 99.9 FM.